0: ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun.
1: Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí ti ń bèrè fún ìrànlọ́wọ́ pàjáwìrì fún àwọn olùgbé abúlé Ṣùwàkí tí omíyalé ṣòro fún. Bákan náà nǹkan àwọn ènìyàn tó lé ní 1000 ni wọ́n ti di aláìnílé lórí látàrí ìjà tó bẹ́ sílẹ̀ ní Màmbílà Fúlàní nípínlẹ̀ Taraba. Wọ́n ti lu ọ̀kan nínú àwọn olóṣèlú ní orílẹ̀-èdè Congo tó sọ̀rọ̀ nípa àjàkálẹ̀ àrùn Ebola pa. Àkùdé dásìkò ìyẹ̀yìn èèyàn wa sìnkú iṣẹ́ látàárọ̀ ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ló tún dé sétí ìgbọ́yìn láti iléeṣẹ́ aládùn wa Zobi FM. Lónìí ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 29 nínú oṣù kẹsàn-án ọdún 2024 tó ṣe déédé ọjọ́ 17 nínú oṣù Rọ̀bíù Tani ọdún 1448 lẹ́yìn Hijra. Bàlìkí Ìzérewámirí làwà ni ó máa kàròyìn fún yín pẹ̀lú akẹgbẹ́ mi
2: Abdulgafar Akunni Adébáyò.
1: Ìròyìn wa tọ̀sán tòní gbéra sọ láti orí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kano níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní képe gómìnà Abba Kabir Yusuf fún ìrànlọ́wọ́ pàjáwìrì fún àwọn olùgbé abúlé Ṣùwàkí tó wà ní ìjọba ìbílẹ̀ Tudun Wàdá látàrí bí òjò alágbára kan tó rọ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ṣe ba oko ìrẹsì àwọn àgbẹ̀ abúlé náà tí ó tó igba jẹ́. Níbi ìpàdé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí ni wọ́n ti jíròrò pẹ̀lú abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Jibril Fagore tí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó ń ṣojú fún ẹkùn ìdìbò Tudun Wàdá Súlè Ṣùwàkí sì ṣàlàyé bí òjò alágbára ọ̀hún ṣe fa omíyalé tó ṣan àwọn oko ìrẹsì ọ̀hún dànù. Bákan náà ni afárá ọlọ́jọ́ pípẹ́ kan tó wà ní Tudun Wàdá sí Ṣùwàkí náà bàjẹ́ èyí sì ti mú kí ìrìnà nira fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùgbé abúlé náà.
2: Ẹgbẹ̀rún ènìyàn kan òǹkà ẹgbẹ̀rún àwọn ènìyàn ni wọ́n ti di aláìnílé lórí látàrí làásìgbò fàákájá tó wáyé láàrin àwọn ènìyàn Màmbílà àtàwọn ènìyàn Fúlàní léyìí tó kalẹ̀ sí agbègbè Garoji ní ìjọba ìbílẹ̀ Sardauna ní ìpínlẹ̀ Taraba. Gẹ́lẹ́ bí ròyìn ṣe ń sọ di mímọ̀ wípé ilégbèé tó ń ka rẹ̀ tó tó 300 ni wọ́n dáná sun ní agbègbè ọ̀hún tí àwọn ènìyàn sì sá àsálà fún ẹ̀mí wọn débi wípé ọ̀pọ̀ àwọn ènìyàn agbègbè ọ̀hún ti sá lọ síbi tí orílẹ̀-èdè Nàìjíríà ti pààlà pẹ̀lú orílẹ̀-èdè Republic of Cameroon fún ààbò tó péye. Bákan náà ìròyìn tí òǹkẹ̀nìyàn tá a fi látàlífìdí rẹ̀ múlẹ̀ ń sọ di mímọ̀ pé ẹ̀mí àwọn ènìyàn tún ṣòfò nínú ìṣẹ̀lẹ̀ yìí. Ọ̀kan lára àwọn adarí agbègbè ọ̀hún Ardo Bashiru ẹni tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló ń fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn pé ilégbèé eléyìí tó tó 340 káàkiri agbègbè ọ̀hún òun náà ni wọ́n ti bàjẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí látàrí ìjákọ akátá tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn Garoji àtàwọn ènìyàn Mbara.
1: Bákan náà ẹ̀wẹ̀ òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè yìí mẹ́ta ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́nu wọn ní orílẹ̀-èdè South Africa. Aṣojú orílẹ̀-èdè wa ní orílẹ̀-èdè South Africa Fẹ́mi Fani Káyọ̀dé sọ di mímọ̀ pé láàrin ọjọ́ mẹ́rin síra wọn ni wọ́n gbẹ̀mí àwọn ènìyàn ọ̀hún nínú àtẹ̀jáde tó fi síta lánàá òde yìí. Ó ní ọjọ́ 18 sí ọjọ́ 21 oṣù tá a wà yìí ni wọ́n gbẹ̀mí àwọn mẹ́rin náà léyìí tó sì jẹ́ kó di òǹkà ọmọ orílẹ̀-èdè 12 tí wọ́n ti pa lọ́dún yìí. Òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè 112 ni àwọn ènìyàn orílẹ̀-èdè South Africa ti ṣekú pa láàrin ọdún 2022 sí àsìkò yìí tó fi mọ́ àwọn 32 tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò orílẹ̀-èdè South Africa ṣekú pa. Lákòótán Fani Káyọ̀dé ní títí di àsìkò yìí wọn kò tí ì fi ẹnikẹ́ni jófin nínú àwọn tí wọ́n ń gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè wa ọ̀hún.
2: Emir ti ìpínlẹ̀ Kano Mohammed Sanusi kejì lẹni tí ń sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn wípé bí ọ̀pọ̀ àwọn ènìyàn bí wọ́n bá ti mọ àwọn olóṣèlú tàbí wọ́n ní ohun kan ṣe pẹ̀lú àwọn tó nífọ̀nlé kanna gbogbo ẹ̀sùn yòówù tí kì bá jẹ́ kó wà lọ́rùn wọn ó ti di àforíjìn. Sanusi lẹni tí ń sọ gbólóhùn ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìpàtẹ pèrò ìta gbangba kan níbi pẹ̀kẹ́lú ọ̀rọ̀ eléyìí ti wáyé lórí kíkó ọ̀rọ̀ jọ ní ọ̀nà tó kù díẹ̀ kí àtó léyìí ti ẹni tó jẹ́ agbẹjọ́rò èyí tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá ọ̀mọ̀wé Wahab Shitu Senior Advocate of Nigeria tó ṣe àgbékalẹ̀ rẹ̀. Àkókò tí Emir Sanusi ń sọ̀rọ̀ ní sọ́dí mímọ̀ wípé ohun tó ń kan wa lẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà kọjá wípé gbogbo àwọn tí wọ́n bá ṣẹ̀ níwọ̀nba àgbà tí wọ́n bá ti mọ àwọn tó nífọ̀n léèkánná nínú ọ̀rọ̀ òṣèlú gbogbo ẹ̀ṣẹ̀ wọn mọ̀ ti di àforíjìn. Eléyìí tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn ènìyàn ló jẹ́ pé ìlànà jẹgúdújẹrá ni wọ́n fi kó ọ̀rọ̀ jọ ní orílẹ̀-èdè yìí èyí gan-an ní mú ìfàsẹ́yìn bá ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà oni sugbon kale ni ti o ni fun le kana ti o menikeni yo je ya re doju gongo
1: bakan na ni ile ise eso eleto abo otele mu orilede DSS ti so di mo pe awon ti ri idajo ikugba fun Ibrahim Usman ti awon eniyan mo si dan iyali fun esun wi pe o lowo ninu awon ti won jigbe ti won si seku pa ninu osu kesan odun 2023 nipinle boronu Usman ni won fesun igbimopo ijinigbe siseku pa ni ati itaje sile kan ni iwaju ile ejo giga to kale sipinle sokoto pelu awon afurasi akegbe re ti won ti na papa bora igbese iwaye leyin igba ti awon eso eto ile mu ye ri idajo ododo gba fun awon afurasi meta nipinle sokoto fun esun itaje sile ati esun igbesun momi
2: Egbe awon dokita ologun oyinbo akose mose ti ile iwosan Akintola University of Technology ti nbe ni ilu Ogbomoso ni ipinle Oyo iyanse lodi ti won gun le ti wo ojo keji o le ni ogbon bi a se nsoro yi kisi lo fade alabajo awon dokita ologun oyinbo akose mose ohun ni won bere fun lowo ijoba wipe ki won pese ohun to dara fun awon osise ki ise won ko le jagara egbe awon dokita ologun oyinbo yi nso di mimo pelu gbolohun pe awon wa je monuko kan tun be eleyi ti ijoba je awon bakan na afikun owo osu eleyi to je ti olosu mefa ni nbe ni owo ijoba ti o ti fi le awon lowo ninu atejade ti won fi sita lati owo eni to je are won dokita Mustafa Adedapo a ati eni to je akowe won dokita John Stephen iyun ni oni ode yi ti sejo isegun ni won tin sadi mimo pe iyanse lodi ohun o tin loko osu ke o tin loko ose kejo o tin lo si odidi ojo keji le ni ogbon leyin odidi ose mejo ti awon fi fa ijoba leti wipe ki won da won lohun lori ibere awon bi won ko ba fe ki awon gun le iyanse lodi sugbon awon ijoba se fi won se gbigbo se alaigbo ti won ko se da won lohun titi di akoko ta wa ye
1: Laka eto abo awon ologun operation fasen yama ti gba onka awon arinrin ajo mokanle ni ogoji ti awon omo agbebon jigbe lasiko ti oko won baje si opopona safe nipinle Zamfara kuro lakata awon ajinigbe awon ti ori koyo ohun je okunrin merin le ni ogun awon obirin mewa ati awon omo kekeke meje ninu asejare ti awon ologun ohun fi sita loni ode yi won so di mimo pe awon arinrin ajo ohun bo lati orilede Senegal lo si ipinle Kano ni ki won to ji won gbe sugbon ori ti ko won yo lasiko yi
2: oludije fun ipo are ninu egbe oselu people allied people's movement APM ti se gomina ipinle Oyo onimero seye makinde loni odide odun merin perete ti to won lati mu irapada ba orilede Nigeria ati lati tun gbogbo n to ti woto bi won ba le edibo yin ohun to ba dodun 2027 makinde olani tin soro ye de mimo laarin gbogbo ile arewa nibi ipade eleyi to waye ni ilu Lafia ni ipinle Nasarawa lana ode ye ti se n fidi re mule pelu gbolohun pe ohun yo mu irapada ba oro eto abo eto eko eto raje ati awon nkan miran fun idagbasoke orilede Nigeria oludije fun ipo are orilede inu egbe oselu APM tesiwaju ninu oro re pelu gbolohun wipe bi niwon ba gba to n ba ti se agbekale awon igbimo eleyi to muna doko odun merin perete ti to ohun lati se gbogbo ise eleyi to ku die kaato fun idagbasoke orilede Nigeria ati ijoba alakoyawo
1: lagbo oselu igba keje are tana atiku abubakar ti bere si ni fesun kan are bola tinubu wipe nise lo nje ki awon mo orilede yi ma fi ara da inira latari oko gbese to nwo orilede yi lo eyi wa eleyin gbese lati ya 1.5 billion owo dollar lati owo owo ile ifowopamọ agbaye ti gbese ti orilede wa si ti je ti wo 166.79 trillion naira atiku ni are tinubu gbudo kokko se alaye ekunrere lori bi won se na owo ti won ti ya tele ninu atejade ti agbenuso atiku frank shuaibu fi sita o ni akosile aye are yi fi han wipe ko ni imo kikun lori eto oro aje lakotan atiku ni pelu bi owo apawole ijoba se ti po si ti won si ti yo owo ranwo ori epo ki ijoba asiko yi dekun lati ma ya owo mo
2: Ofere gege odi ile okere nibi tiroyin gbe nfidi re mule wipe okan lara awon osise ijoba eni to je omo egbe oselu Democratic Republic of Congo to si je egbe oselu tin lo dola lowo ni ojo aiku ona ni awon niyan se be ti won lo ti won si gba emi lenu re won ni latari po lo re soro lori ile ise asoro magbesi kan ile itin be ni orilede ohun nibi ti won tin se idanileko fun awon eniyan nipa ajakarun ajakale arun ebola ele yi ti o tin ran mo bi na ori ni orile de ohun oruko arakunrin ohun ti a pe ni Marie Celestine Karonda eni ti won so de mi mo pe ohun ni o je gege bi asoju are fun egbe oselu Democratic and Social Progressive UDPS eyi ti won si so de mi mo pe bo ti soro ohun tan be ni awon eyan gba ti won fi ya ohun ti arakunrin si gbeyanju lati so na ni lati so ilana eleyi ti ijoba ngba lati fi sise lori arun ebola ohun eleyi to ti gboji kan ni orilede na leka ere idaraya ni osan titun ni ajo fifa tun risi bolu alafesegba lagbaye lo ti bere sini fi esun kan ajo tun risi bolu alafesegba ni ile europe fun idije vieye uefa pelu gbolohun pe ni gbogbo ona ni won wa ki owa awon te awon erima jamin so lori eni ti se are fun ajo fifa iyun jani ivantino lori igbese to fe gbe lori idije fieye ti agbaye ati lana to gbe kale gege bi ajo fifa se nso di mimo ni florida pelu gbolohun pe gbogbo igbiyanju ajo uefa ko koja pe bo ni won yo se ni ori ofe si awon iwe kan eleyi to fidi re mule fun DJ fun ipo are fifa lekan si eleyi ti Infantino to fe se eleyi ti won si sade mimo wepe eleyi bi ruke rudo sile ninu ajo fifa ohun eyi ti o dabi eni wepe opolopo awon eniyan ni won wo sa kun pe nise ni ajo uefa won ko fe ki Infantino ko te si waju gege bi are fun ajo fifa lori esun ti won fi kan wepe nise ni o fe gbe awon ile ise aladani o fe gbe isakoso irije vi eye agbaye le won lowo nipa bi won yo se kopa ninu re
1: iroyin kaakiri ile wa ti loki oko ni ju bayi lo egbo koko onu re lekan si afito yin leti pe ilegbimo asofin ipinle ti n bere fun iranwo iranlowo pajawiri fun awon olugbe abule suwa ki to mi ya le soro fun gele bi onka awon eniyan to le ni egberun kan ni won ti di alainile lori latari ija to be sile ni mambila fulani ni ipinle taraba bakan na ni won ti lu okan ninu awon oleselu ni orilede congo to so nipa jakale arun ebola pa iroyin kaakiri ile wa ti loki okun ni ju bayi lo losan toni ope pataki lowo tin tomato eni to dile agbara mu abdurrahman